Simon, ọ̀nà na mímu ya dáhìn na ẹ̀kọ́ sẹ́kẹ̀ fún yẹn. Na sẹ́kẹ̀ fún yẹn, bàbẹ́rẹ́ fa ẹ̀fún yẹn, na ọ̀rẹ́ fún yẹn. Na yúmrẹ́.

0: yẹ dáhùn sí ẹtiẹ ní akọ sí ṣẹ́ ìwé sídìí mu gbádùn ti amen.
1: Amen.
0: O ń ṣàmù fífọ́ ọkọ̀ ọ̀yẹ̀ bí abẹ́tẹ̀ tí ó dá máa ṣe.

ọdún náà ẹsùn sáwọ tó wẹ ilẹ yẹ fún ẹdá dọm ló mìíràn nọ sáwọ tó wẹ ẹkún nípa ntí àṣẹ ẹsùn ẹkún nípa àgbẹ ẹsùn àti à onyankopɔn ayɛ ama nipa no ɛfo yɛ nte asɛ ne a mpɛsu yɛ tumi fie adwene yɛbɛkae sɛ onyankopɔn ɛyɛ ɔdɔ ne yɛtwa so ɛfisɛ saa nso na ɛsɛ yɛka no ɛsɛ kasa bi den hɔ a wotumi